0: fọ́nchán lè máa ó bẹ́ ń kọ́ mẹ́.
1: mi là á fọ́nchán lè máa ó bẹ́ ń kọ́ mẹ́ fọ́ndàgbé fọ́ngbàkúdó lànbẹ̀sẹ̀ fọ́ngbàkúdó àwúyáyá lè kánẹ́lẹ́ fẹ́ mọ̀ bẹ́ ẹnu sì mú ají mídùúwà pé ní tọ̀hún náà ló àgbẹ̀ gbọ̀ngbọ̀n kẹ̀mí gbaná mi ń dékẹ́ yàtá àpẹ́pọ̀ yìí mìíràn dúró ní gàsí agàmẹ́lódò sí àdé kéye mẹ́lẹ̀ wọ̀n náà mi àtá lókùú ẹ̀ mú sọ̀nà lágbètọ́ ẹ̀ àgbètọ́ bí nájì gbìnàbẹ́ àwọ̀ ẹ̀ pé àwọn wọn náà gbìnà tọ́hún tó ń yá gàpòpò kéye mi lásọ ẹbí ń dé pípé kò lè jí sígbó ẹ lásọ dó àlọ́mì náà tó má dàté bí ẹ là pòpì agodo ó yẹn láfi nǹkan yẹn bẹ tọ́ gbí san fú ẹ̀yẹ́ tọ́ túbùlù gablù lásọ sọkọ ìgbèwì dọ̀
2: ní agbè mọ́kè. ẹ kì í kaka dó dáadáa péré yìí wá ẹ gbàgbé mi dá gbẹ ọdọ mi n dé papọ̀ tọ̀lé nǹkan mi wá pa n dé pípé kẹlẹ́ abẹ́ mi wá gbé j nkẹntì ọrọ abẹ oya èpo ma nkẹntì ọrọ abẹ oya èpo ya nglega bẹ nna mẹrin pínpín pọyọ ni pínpín máa dún fún ọ nọbi blẹ o dẹfẹ yòówó àmà wo dúnà mi fìọ ẹni dúró bí kúkú náà ọjà àmẹrin pínpín tọ́ ma tẹ wọlé sí o wà á mú wẹsẹ nkà ọjọ́ bẹ tó gòjù kó afọnyọrẹ lè ká ọ gbọ̀ngbọ̀n sọsọkẹ gbọ̀ngbọ̀n nọbi sílẹ̀ gbọ̀ngbọ̀n lè gbà dúró àwọn pínpín mi tọ́gbẹ̀ the best
1: ape ni mo ba me akogori ka ke potole mo ja paso ko fa futo le feu ki balet
2: mo
1: da tv la pupia godo yo na pin ko nyebe alla sariki e mu mai mo go fa fala wi no bio nkanibe agbenwa ekele me chemi agbo mi si agbe chu pa tara

0: la fọ́tsọ́ le máa ó bẹ́ nkọ́ mẹ́.
1: Mi la fọ́tsọ́ le máa ó bẹ́ nkọ́ mẹ́. Fọ́ndà gbé fọ́kùn lámẹ́sẹ̀.
2: Mi fọ́ mi sẹ́bi fọ́ mi sẹ́bi. Ayé kọ́ ma wo la búrò la búrò mi sẹ́bi. Ẹ la wẹ́ tọ̀ pé.
1: O bẹ tere. Ẹ jẹngo ne bọ.
2: N tọ́ntọ́ ẹ sì kọ.
1: Ẹ tí wa bọ́ọ̀lì jinà.
2: Ali yóò rí Ali yóò kàn bọ̀.
1: Tí wàá wẹ̀rẹ̀ kánìké.
2: Yà máa gbé de ya. Ẹ pátá kí n bá máa hùwà lọ bí máa dàgbé
1: lọ. O tó ń rọ àpétọ̀.
2: N tọ́ntọ́.
1: N kò yà tètè. Fọ́ndà gbé fọ́kù lámẹsẹ̀ fún gbàkúdo àwuyẹyẹ lè kánná lẹ fẹ́ mọ́ bí ẹnu ṣe ìmú ají. Zèrè kákà mi gbọ́dọ̀ àpé ní tọ̀hún náà rú àgbègbọ̀gbọ́ kìmí gbà náà mi àtà pò àpépò mi àná tó. Àmọ́kò pátákì kí ó jìlẹ̀ gbèbí kèké àjẹ́.
2: Ata ihò a.
1: Ago.
2: Si tukú màjẹ. Bámẹ́dó ba àrẹ mọ́jú náà. Láwọn náà wọ̀nà.
1: Amen.
2: Ata fẹ́ wánú. Lè tọ́lá. Ẹ̀vi. Mọ́kọ̀ kó e. Bẹ́ẹ̀ ń kọ́ mi.
1: Amen.
2: Bring it to. I'm on my music.

0: fọ́nchánlẹ̀ máa ó bẹ́ ń kọ́ mẹ́.
1: mi la fọ́nchánlẹ̀ máa ó bẹ́ ń kọ́ mẹ́ fọ́ndàgbé fọ́ngbàkúdó lamẹ́sẹ́n fọ́ngbàkúdó àwúyáyá mi lè dúró àté ní màsímà akápò kẹfà kankan jù kọ́ bẹ́ yẹn mi zàndé yà lè yòvó gbé mi à mi tún gbọ́ bá wà mí kéye mi sọ́nà àpá pẹ̀chẹ́pẹ̀chẹ́ sọ́nà náà mi kì mi dúnà gbéná àmẹ́ríkà kúdó èvèdíà. àgbẹ̀ àkẹ́ mi lè bí ẹ̀ ná àwọn ètò babu àgbẹ̀kọ àwùyọ ke le se mi bi nko le pari be anyigbanjira awito professeur de batonu be donc ko yigba kudo be pour mi opata keke ambe keke a ne ejeji ne mi a do me to desere ato babu no le se mi nko wa azan pon yo no le tepe ko le se mi nko wa lo
2: agbe agbajo mi le bi ene tata eva le kaka bemeda eva eva a be vele be bi o agbe ya no lo
1: Homme là pour caramel 91 36 63 75
2: 90 86 35 35 et blue.

0: wọ́n pẹ́ tó wọ́n
1: lẹ́yìn sí rẹ̀
2: àwọn ti sè é púlọ̀ àdámọ́
0: wa. Láàrin sọ ìdánkẹ́ náà bá
1: báyà.